0: Tẹ̀tù kọ́ ṣe òun bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmì.
1: Olúwa ìjọba jẹ́ kí àwọn èèyàn kí wọ́n rí ó jókòó lórí àwọn kérúbù kí ayé kí ó ta gbọ̀ngàn. Olúwa tóbi ní Sioni ó sì ga ju gbogbo orílẹ̀-èdè lọ kí wọ́n kí oyin orúkọ rẹ̀ tí ó tóbi tí ó sì ní ẹ̀rù ní mọ́lẹ̀ òun. Agbára ọba ń fẹ́ ìdájọ́ pẹ̀lú ìwọ́n fìfẹ́ ṣe ìdúmọ̀lẹ̀ ìwọ́n ṣe ìdájọ́ àti òdodo ní Jákọ́bù. Ẹgbẹ́ Olúwa Ọlọ́run wa gara kí ẹ sì fi orí balẹ̀ níbi àpótí ti sẹ̀rẹ̀ mímọ́ ni òun. Mósè àti Aaron nínú àwọn àlùfáà rẹ̀ àti Samuel nínú àwọn tí kí pe orúkọ rẹ̀ wọ́n kí pe Olúwa. Ó sì dá wọn lóhùn ó bá wọn sọ̀rọ̀ nínú ọwọ́ àwọn sọ́mọ̀ wọ́n pa ẹrù rẹ̀ mọ́ àti ìlànà tí ó kú fún wọn. Ìwọ dá wọn lóhùn Olúwa Ọlọ́run wa ìwọ ni Ọlọ́run tí ó dárí jù wọn tí ó sì sàn sàn sàn. Ẹgbẹ́ Olúwa Ọlọ́run wa gara kí ẹ sì máa sin níbi òkè mímọ́ rẹ̀ nítorí Olúwa Ọlọ́run wa mímọ́ ni.
0: Àmì. Bí ó ti wà ní àtẹ̀tù kọ́ ṣe òun bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmì.
1: Tí Olúwa ní ilẹ̀ ayé àti ẹ̀kan rẹ̀ àti àwọn tí ó tẹ̀lé sínú rẹ̀ nítorí tí ó fi rẹ̀ sọlẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí ìṣàn mi. Ta ní òpó rí òkè Olúwa lọ tàbí ta ní òjò níbi mímọ́ rẹ̀ ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti ẹ̀ ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì gbóra ìtàn. Òní ò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìbàlá rẹ̀. Èyí ni àwọn tí ṣàfẹ́rẹ̀ tí ń ṣe àfẹ́rẹ̀ Ọlọ́run Jákọ́bù. Ẹgbẹ́ oníṣókè ẹ̀yìn ẹ̀nà kí a sì jùmọ̀ pé sókè ẹ̀yìn ẹ̀kùn ayérayé kí ọba ògbó kí ó sọ̀kalẹ̀ kí ó wọnú lè wá. Tá lọ́ba ògbó yìí Olúwa tó le tó sì le agbára Olúwa tó le agbára lé omi. Ẹgbẹ́ oníṣókè ẹ̀yìn ẹ̀nà kí a sì jùmọ̀ pé sókè ẹ̀yìn ẹ̀kùn ayérayé kí ọba ògbó kí ó sọ̀kalẹ̀ kí ó wọnú lè wá.
0: Ami.
1: Wọ́n yà wá sí mímọ́.
0: Ami.
1: Wọ́n yà wá sí mímọ́. yìí olúwa ọlọ́run àwọn ọmọ.

0: ni orúkọ Jésù. Ni orúkọ Jésù. Ni orúkọ Jésù Kristi. Olúwa Ọlọ́run agbára wa. Ọba lánàá, ọba lénìí, ọba títí ọjọ́ gbogbo. Àwa láyọ̀ nínú yín ní òwúrọ̀ yìí. A sọ wípé ṣé nítorí pé èmi dá wa sí. Nítorí pé ẹ jẹ́ ká ẹsẹ̀ wa kí ó pé kí ojú wa kí ó pé níwájú yín ní òwúrọ̀ yìí. A dúpẹ́ nítorí pé ẹ̀yin kò fi wá sílẹ̀ bí ọmọ aláìní bàbá. A sọ wípé ṣé nítorí pé àánú yìí dúró títí láéláé olówó ẹ̀kọ́ pé gbà yín wá. A dúpẹ́ nítorí pé ẹ̀yin jẹ́ Ọlọ́run fún wa. Bí ènìyàn tilẹ̀ ń ṣe bí ènìyàn, a dúpẹ́ nítorí pé ẹ̀yin ṣe gẹ́gẹ́ bí Ọlọ́run. A sọ wípé ṣé olúwa ẹ̀kọ́ pé gbà yín wá. A dúpẹ́ nítorí pé ẹ jẹ́ ká rí Sunday èyí tó ṣíwájú tó kẹ́yìn. Sunday nínú oṣù May, olúwa Ọlọ́run òtítọ́. A dúpẹ́ nítorí pé ẹ̀yin fi àánú yín dá wa sí. A dúpẹ́ nítorí pé ẹ̀yin gba ojú wa lọ́wọ́ gbogbo nǹkan tí ọ̀tá fẹ́ gbé kí ó jẹ́ ohun ìṣubú fún wa. A dúpẹ́ nítorí pé ẹ̀yin gbẹ̀sẹ̀ wa lọ́wọ́ ìṣubú. A dúpẹ́ nítorí pé à ń lọ láyọ̀, à ń bọ̀ láyọ̀. A dúpẹ́ nítorí pé ẹ̀yin fi orí ọ̀fẹ́ yín pọ́n wa ní gbogbo ọ̀nà wa. A sọ wípé ṣé olùẹ̀gbọ́fẹ́ gbà yín wa. Èní ọjọ́ Pentecost. A dúpẹ́ nítorí pé a kà wá pátápátá láti ìgbà tá a ṣe irú èyí ní ọdún tó kọjá. A dúpẹ́ nítorí pé ẹ̀yin jẹ́ kí a pé. A dúpẹ́ nítorí pé ẹ kò jẹ́ kí a wẹ́ ẹnikẹ́ni tì láàrin wa. A sọ wípé ṣé ògbólo ẹ̀gbọ́n pé gbà yín wá. A dúpẹ́ nítorí pé ẹ̀yin fi orí ọ̀fẹ́ yín mú wa pé níwájú yín. Bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wa pọ̀ jọjọ, a dúpẹ́ nítorí pé ẹ̀jẹ̀ Jésù Kristi ń wẹ̀ wá mọ́. Ẹ̀yin sì mú kí a máa rìn níwájú yín kí àwa kí a sì máa pé. A sọ wípé ṣé ògbólo ẹ̀gbọ́n pé gbà yín wá. A dúpẹ́ bí a ti travel lọ lọ́tún lọ́sì níwájú lẹ́yìn. A dúpẹ́ nítorí pé kò jẹ́ kí ohun ibi kí ó ṣẹlẹ̀ sí wa. A dúpẹ́ nítorí pé ẹ̀yin ń pa wá mọ́. Nítorí pé ẹ̀yin fún wa ní orí ọ̀fẹ́ láti pé kí a máa jẹ orí ọ̀fẹ́ ọmọ yín. Olúwa sọ wípé ṣé olùẹ̀gbọ́n pé gbà yín wá. A dúpẹ́ lórí àwọn adarí ìjọ yìí. A dúpẹ́ lórí gbogbo ọmọ ìjọ pátápátá láti tó kéré jù tí dẹ́ni àgbà. A dúpẹ́ nítorí pé ẹ̀yin fi àlàáfíà fún ọkàn wa. Bí ìlú tilẹ̀ lé tó ẹ kò jẹ́ kí o lè mọ́ wa. Èyí ṣàìṣe ohun ìyanu ní àárín wa. A sọ wípé ṣé olúwa ẹ̀gbọ́n pé gbà yín wá. Olúwa Ọlọ́run títọ́ ẹ̀gbọ́n pé gbà yín wá. A dúpẹ́ lórí ìjọ Ọlọ́run alàyè. Nítorí pé ẹ̀yin fi orí ọ̀fẹ́ yín, ẹ̀yin fi ń ṣe ohun ìgbàlà àti ohun agbára fún wa. Bí a ti ń súnmọ́ anniversary wa, a dúpẹ́ nítorí pé gbogbo ohun tó ń dìde pátápátá lè yọ Ọlọ́run àlàyé iṣẹ́ fún wa. A dúpẹ́ nítorí pé ẹ̀yin sì ti lọ síwájú wa, ẹ ti sọ gbogbo òkèèjì pẹ̀tẹ́lẹ̀. Anniversary náà ó ti ṣe é ṣe ní ọ̀yẹ́ àti ní àlàáfíà. Olúwa àwa fún ọpẹ́ wa, a sọ wípé ṣé olúwa ẹ̀gbọ́n pé gbà yín wá. Wọ́n ṣàṣọ wípé kí a máa dúpẹ́ fún ohun tí ẹ ti ṣe tẹ́lẹ̀. Wípé kí a máa dúpẹ́ fún ohun tí ẹ ń ṣe lọ́wọ́lọ́wọ́ àti fún gbogbo pátápátá tí èèyàn á sì ṣe. Olúwa a mú ọpẹ́ wa wá ní òwúrọ̀ olúwa jọ̀ wá tẹ́wọ́ gbogbo ẹ̀ pẹ̀lú wa. À ń tẹ̀síwájú lọ nínú ìsìn ìjọ̀wọ́ máa bá wa lọ. Gbogbo ọ̀nà ẹgbẹ́ wa jọ̀wọ́ dáríjì wa. Wá sọ̀kalẹ̀ sí àárín wa. Ẹ̀mí mímọ yín èyí tó máa kọ́ wa ní gbogbo tó máa fi gbogbo hàn wa. Ìwé mímọ́ sọ pé àwa yóò gba agbára nígbà tí ènìyàn bá balẹ̀ wa. Bí ọjọ́ Pentecost, àwa tọrọ owó agbára yín. Àní ọwọ́ ọ̀tún yín tí a gbé ga, ọwọ́ ọ̀tún yín tí ṣiṣẹ́ agbára. Jọ̀wọ́ wá sọ̀kalẹ̀ sí àárín wa. Olúwa wá sọ̀kalẹ̀ sí àárín wa. Olúwa Ọlọ́run àwọn bàbá wa jọ̀ wá sọ̀kalẹ̀ sí àárín wa. Agbára ẹ̀mí rẹ ti ṣiṣẹ́ àti ṣiṣẹ́ ìyanu. Tí mú kí aláboyún kí ó máa bí wẹ́rẹ́. Tó mú kí àwọn àgbọ̀n kí ó máa tó wà lábùsùn. Agbára yín èyí tí ń fagi kedere ti lẹ́bá lórí ya. Agbára yín èyí tí ń wà àárín àwọn ènìyàn yìí tí sì ń já gbogbo ọ̀jarin tó ń fọ gbogbo ilẹ̀kùn ilẹ̀ sí tútù. Gbogbo ogun pátápátá tó ń dìde sí orí kọ̀ọ̀kan wa. Nínú ìjọ yìí àti àwọn ènìyàn wa lókèrè àti ní ilẹ̀ yìí. Olúwa jọ̀ọ́ wá sọ agbára kalẹ̀ kí o sì pa wọ́n rẹ́. Ìṣẹ́gun rẹ èyí tó ju ohun tí ọ̀tá lè pẹ̀gàn rẹ̀ jọ̀ọ́ wá sọ kalẹ̀ sí àárín wa. Ẹ máa bá wa lọ nínú ìsìn tó ní ọ. Ẹ jẹ́ kí a rí yín. Èmi mímọ yín jẹ́ kí ó gbàkóso ìsìn náà. Nípa ìrìn gbogbo lónìí, ẹ jẹ́ ká láyọ̀ ká gbé yín ga. Nípa ìrìn gbogbo ní ayé ìjọwọ́, jẹ́ ká bá yín jọba. Ẹ máa jí Ọlọ́run wa. Ẹ wá kí a sì máa jí ọmọ yín. Ní orúkọ Jésù Kristi, Olúwa Ọlọ́run àti Olùdámẹ̀wá ni àdúrà.
1: Bàbá wa ti bẹ̀ ní ọ̀nà. A kò forúkọ mímọ́ rẹ̀. Kí ìjọba rẹ̀ ní fẹ́ẹ́ láṣẹ láyé bí wọ́n ti ṣe lọ́rùn. Fún àlóńjọjọ wa lónìí, dárí ẹ̀ṣẹ̀ wa jù wá. Bá ti dárí ọ̀hún tó ṣe wá. Má fà wá sí nìyẹn wò. Ṣùgbọ́n lọ bìbí sí. Torí ìjọba ni tirẹ̀, agbára ni tirẹ̀, ògo ni tirẹ̀, láéláé, amẹ́. Bàbá aláṣẹ ọ̀run. Ọba ti fàṣẹ sọ̀rọ̀. Lónìí lọ́jọ́ Pentecost olùwàgbọ́ àdúrà wa. Sunday tó tẹ̀lé Pentecost la wà yìí tàbí ṣe Pentecost Sunday olùwàgbọ́ àdúrà wa. Bàbá nígbà kẹta adúbẹ̀bẹ̀ ni olùwàgbọ́ àdúrà wa. Ayé wa kó kún fún ẹ̀rí. Ẹ̀kan rí ọmọ rí wa. Ní orúkọ Jésù Kristì olúwa wa.
2: Hallelujah. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna

Olúwa ti wí àti nínú àwọn ìyókù tí Olúwa yóò pè kí Olúwa kí ó bọ̀ fún gbígbọ́ àti

0: see and in reference to our God, let us read the Apostle Creed together. I believe in God, Father Almighty.
1: I believe in God, Father Almighty.
0: Creator of heaven and earth.
1: Creator of heaven and earth.
0: I believe in Jesus Christ, the Son of our Lord. Who was conceived by the Holy Spirit. And born of the Virgin Mary. He suffered under Pontius Pilate. He was crucified and was buried. He descended to hell. God rose again from the dead. He ascended to heaven. And he seated at the right hand of God, the Father Almighty. From there you come to God, living and the dead. I believe in the Holy Spirit, the Holy Church of the elect, the communion of saints, forgiveness of sins, the resurrection of the dead, and life everlasting. Amen. May the Lord be with you.
1: Amen.
0: Let us pray. We ask three people to lead us in prayer. The first person, prayers of thanksgiving. Prayers of thanksgiving.
2: In the name of Jesus.
1: Amen.
2: Ni agbara je Jesu.
1: Amen.
2: Ayira ye Olorun ye wa. Baba to da wa lawo ran ara e. Agbe yin ga ni logo to je seun ti anu ni do lai lai. Fun anu yin to po bi don tan ri ba lo fun lojo gbogbo ni ba gba lori gori. A dupe lati ose kon te ti mu wa pa de lojo bi ojo ti ni. E so wa pa wa mo e wa sile ko wa sile. E o ja ko si pa pe aye idamu wa le o jo sele si wa. E ti so wa ni bi lojo to ni lati wa so pa ti fun Oluwa gbo ope gbogbo ni wa.
1: Amen.
2: Oluwa Olorun wa je bo Oluwa gba nke gbo ope wa.
1: Amen.
2: A dupe ni je ri bo ninu ati ri lo adupa so asiri te bi bo wa. Imota mo ni bi ojo so ni wa lori pa ojo ke lo bi ojo ko wa. A dupe o je ka ibe ni gbo Olorun wa wa. A dupe pe o je ka gba ti adura. A dupe ibanujo ke lo bi ojo ko sele si wa. Ni oruko Jesu Oluwa gbo ope wa. Olorun wa je bo Oluwa gba yin wa. Nibi ti alara ni ta ni oja dupe Olorun ja si agbara nla. Gbogbo wa lati da to sele lotun lo si a dupe pe o je ka bu ni bi ninu e. A o fi yọ̀wọ́ Ọlọ́run wa ṣùgbọ́n a fi gbó orúkọ yín ga ni. Ọlọ́run má ṣe Olúwa gbọ́ ọpẹ́ gbogbo àyè
1: wa.
2: Ọlọ́run má ṣe Olúwa gba gbogbo ọpẹ́ wa. Lórí gbogbo ọkùnrin tó ń gbójú ní fún fún àbí kejì. Àdúgbò bí ba ṣe ń pè níbẹ̀ lè ń dá wa lóhùn. Nínú ìjọ ìdá dúpẹ́ pé ń bá wa ṣe òfin wá sílẹ̀ bẹ́ẹ̀ kò kọ̀ wá sílẹ̀. Àdúgbò pé ń gbọ́ ti wa, àdúgbò pé ń gbé àdúrà wa gòkè, àdúgbò pé ń fi òjì aṣẹ́ lù ú. Ní orúkọ Jésù Kristo Olúwa gbọ́ ọpẹ́ kò gba àyè wa. Ọlọ́run bá jẹ́ Olúwa gba ìgò gbọ́ ọpẹ́ wa. Léyìí tí èmi ti ń ṣe àyájọ́ ọjọ́ àjọ̀dún Pẹ́ntíkọ́sì. Àdúgbò pé agbára mọ́ yẹn òde ògbàgbére fún wa. Àdúgbò pé kò jẹ́ ká dání kàn ṣe. Àdúgbò pé bí a ṣe ń pè yín táwọn ojú ibẹ̀ ni ẹ̀ ń kọ sí wa tẹ́ ń dá wa lóhùn. Àdúgbò pé ẹ̀mí atọ́nijẹ́ ẹ̀mí tí ń sọ nínú ẹ̀ ò jẹ́ kó ráyè láàrin wa. Àdúgbò pé agbára mọ́ yín ẹ̀jẹ̀ kó jọba sáàrin wa. Ògo ni forúkọ yín. Ògo ni forúkọ yín. Ògo ni forúkọ yín. Olúwa gbọ́ pé kò gba àyè wa. Ọlọ́run gba ìkẹ́ gbọ́ pé wà. Lórí orí rí lórí orí àìní. Olúwa gbọ́ pé kò gba àyè wa. Ibi tẹ ti mú wa bọ̀, ibi tẹ mú wa dà, ibi tẹ mú wa lọ. Olúwa gba ìkẹ́ gbọ́ pé wà. Lórí àjọ̀dún tí ọjọ́ àjọ̀dún tá a dá síwájú káwọn olóòkan ìyọ Ọlọ́run máa ń jẹ̀wọ̀ torí pé ìyọ Ọlọ́run àṣepé ẹ ti tẹ́wọ́ gbà ẹ ti ṣe àṣepé. Olúwa gbọ́ pé kò gba àyè wa. Lórí gbogbo ọmọ tá a máa pè tó máa wá ní orúkọ Jésù Olúwa gba ìkẹ́ gbọ́ pé wà. Nítorí pé ìtì gbàkóso gbogbo ní orúkọ Jésù Kristì lẹ́yìn ọjọ́ náà dúpẹ́ pé ìyanu ìyanu. Ohun ńlá ìlé ńlá ohun àbẹ̀rẹ̀ sí ní jẹ́ tiwa iṣẹ́ ìyáná bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ máa yí wa. Olúwa gbọ́ pé kò gba ẹ̀yìn wa. Ohun tó máa mú wa táwọn onídùúgbò pé olúwa máa jò ṣẹlẹ̀ sí wa. Ẹ máa jọba lọ lọ́rùn káwọn kó sì máa jẹ́ ọmọ yín. Jésù Kristì Olúwa wa.
0: Ìsèkú pọ́sẹ̀ ìgbọ́n lè lead us in prayers of protection, provision, those looking unto God for one thing or the other, and also as the spirit directly ask our mother, Lady Bidaboro, to lead us in prayer.
3: Ọlọ́run tó pọ̀ ní ipa àti agbára.
4: Àjíǹde
3: àti onímájẹ̀mú. Ọlọ́run ICM Agbẹ́yìnká lọ́pọ̀lọpọ̀. Ní orúkọ Jésù Kristì Olúwa ìgbà ọpẹ́ wa.
1: Bàbá
3: ọmọ ẹ̀mí mímọ́ Olúwa wa dáríjì wa. Ní gbogbo ibi tá a gbàṣẹ sẹ́yìn Ọlọ́run káàbọ̀ lórúkọ Jésù Kristì Olúwa dáríjì wa. Bàbá wa àti Ọlọ́run wa alágbẹ̀dẹ àyànmọ́ ọba tó pọ̀ ní ipa àti agbára. Àwa tọrọ fún àbò yín nínú oṣù yìí bí ó ti ń parí lọ. Bàbá ọmọ ẹ̀mí mọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa dáàbò bò wá. Àbò yín lórí àwọn ọmọ wa Olúwa jẹ́ kó dájú. Àbò lórí àwọn ìdílé wa Olúwa jẹ́ kó dájú. Àbò lórí ìjọ Ọlọ́run alàyè gẹ́gẹ́ bí orí kọ̀ọ̀kan bí a ti kúlẹ̀ lónìí lórúkọ Jésù jẹ́ kó dájú. Àbò lórí gbogbo àwọn tó rìnrìn àjò lórúkọ Jésù Kristì Olúwa jẹ́ kó dájú. Àbò lórí àwọn àgbàjọ obìnrin ìjọkù
4: jọlọ́wọ́ kọ Jésù ẹ̀jẹ̀ kó dájú. Alábẹ̀dẹ àyànmọ́ àwa bẹ́ẹ̀ ní aṣọ ìbànújẹ́ ní ayé wa ẹ máa fà á. Má jẹ́ mú ọ̀tá lórí wa Olúwa sọ di asọ. Ìwọ tí ń pa bídà tí ń sọ bídìrẹ lórúkọ Jésù Olúwa pa bídà kẹ́ sọ bídìrẹ. Ní ẹ̀yìn tí ń sọjọ́ Pentecosti Olúwa pa bídà kẹ́ sọ bídìrẹ. Má jẹ́ mú ìdààmú wàhálà àti ìdààmú èyí tí ọ̀tá ti gbé síwájú wa lórúkọ Jésù kò yẹ bìí wọ́. Lórúkọ Jésù Kristì Olúwa ẹ bìí wọ́. Ìbànújẹ́ ẹ má jọ wọnú ilé wa. Ẹ kú owó òṣè ẹ má jọ kó wọnú ilé wa. Owó wà níbẹ̀ wá lọ ká wá lọ sọ tẹnu ẹ wá ká wá gbẹ̀yìn ìwé títẹ lórúkọ Jésù ẹ bá wa ṣe. Bàbá wa ẹ̀mí mọ́ àtọ̀rọ̀ fún àwọn ìwé wa bàbá wa àti Ọlọ́run wa àtàwọn tó wà níbí. Àtàwọn tí wọn kò sí níbi tó yẹ kó wà ní Nàìjíríà Olúwa ṣídi àbòbò wọn. Àwọn ọmọ wa tó wà nínú Nàìjíríà àdánwò ní oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Ibi májò wọnú ilé wa. Ibi májò wọnú ilé wa. Ibi májò wọnú ilé wa. Ẹrù tí a bí amọ̀ kì í tú. Ẹ̀yẹ̀ kọ́ka mọ́ àwọn ní orúkọ Jésù. Àní sẹ́ ẹrù tí a bí amọ̀ kì í tú lórúkọ Jésù Kristì. Májẹ̀ Ọlọ́run ICM, Ọlọ́run Baptist, ó yẹ wá sàmìyàn sí wa lára. Àwọn ọjọ́ ó yẹ wá sàmìyàn sí wa lára. Ọlọ́run Baptist, ó yẹ wá sàmìyàn sí wa lára. Ibi tí alárédé tí a ta gbogbo dé, àwọn ìjẹ́ kó dájú. Àwọn ìjẹ́ kó dájú. Ìjẹ́ kó dájú lórí wa. Àtọ̀rọ̀ fún àánú ní ọba tó pọ̀ ní ipa àti agbára. Àánú là ń fẹ́ níwájú rẹ̀ Olúwa ṣàánú fún wa. Ẹlẹ́dùnmá rẹ̀ ṣàánú fún wa. Ọba tó láyé, ọba tó ní ọ̀run, ó yẹ wá ṣàánú fún wa. Olúwa ẹjọ́ mú sí wa. Olúwa ẹjọ́ mú sí wa. Olúwa ẹjọ́ mú sí wa. Olúwa ẹjọ́ mú sí wa. Gẹ́gẹ́ bí ìjọ Ọlọ́run alàyè, Olúwa ẹjọ́ mú sí wa. Àtọ̀rọ̀ àgbẹ̀bẹ̀ fún ìbùkún ní Olúwa ẹbùkún fún wa. Ọba Bẹ́lí àti ènìyàn, ó yẹ ẹbùkún fún wa. Ọba tó láyé, ọba tó ní ọ̀run, ó yẹ ẹbùkún fún wa. Gẹ́gẹ́ bí oníkọ̀ọ̀kan bí a ti kúnlẹ̀ lónìí, ọmọ ẹ̀dùn oníkálukú, Olúwa ẹ dá wa lọ́rùn. Ó yẹ wá dá wa lọ́rùn. Alábẹ̀dẹ àná, ó yẹ wá dá wa lọ́rùn. Ọba Dani má gbàgbé ẹni, ó yẹ wá dá wa lọ́rùn. A fi ohun gbogbo síwájú yín bí a ti lọ nínú ọ̀sẹ̀ tuntun. Olúwa jẹ́ a rí ọ. Olúwa jẹ́ a rí ọ. Olúwa jẹ́ a rí ọ. Lẹ́tà ayọ̀ àbẹ̀bẹ̀ níwájú Olúwa ẹ fi fún wa. Gẹ́gẹ́ bí orí kọ̀ọ̀kan, Olúwa fún wa ní lẹ́tà ayọ̀. Olúwa fún wa ní lẹ́tà ayọ̀. Lẹ́nu iṣẹ́ wa, nínú ìrìn àjò wa, gbogbo àwọn tí a ń wojú wọn lọ́run fún ìkan sí ìmejì. Nígbà làwọn ìjọba ní. Ìkíbi tí a ti ń wojú wọn lọ́run wà lọ́yẹ̀. Olúwa fún wa ní lẹ́tà ayọ̀. Ọmọ Kẹ́lẹ́ àti ènìyàn, Ọlọ́run ICM, ó yẹ fún wa lẹ́tà ayọ̀. Ẹ má jà kojú kó tì í lọ. Oore tí ẹ pín fún oníkálukú lọ́jọ́ tòun jẹ́ kó bá wa kalẹ́. Aláyọ̀ káyìn lógo. Jésù Kristì Olúwa tó olùgbàlà wa ní àdúrà.
0: Èmi máa ẹ ṣe o.
5: Ẹ̀mí àwọn wòlíì.

0: Jesu. Ni oruko Jesu. Ni agbara je Jesu Kristi. Emi are la toro baba mo wa so kale sare. Emi are la toro wa so kale sare wa. E to si ti so kale a Jesu ti ma jo pa lo wa. E ti ma ri na jo re lowo o. Jo re ma do wo re lenu ma ri. Takoso, takoso, takoso, takoso. Gbogbo ta gbe si waju ta la fe se o ma do wo re lenu ma ri. Takogo ogo, takogo ogo, takogo ogo. Gbogbo àwọn tó lọ sí ní àjò ní ìlú àwọn sán ọlọ àwọn sán ọbọ láyọ àtàlẹ àfẹtì kan pọ láyọ àtàlẹ àfẹtì olóògbà rẹ ìlú ìdọwọ rẹ nínú mari àbíyèsí nínú mari bàkóso bàkóso nínú mari bàkóso nínú mari májì kan fi tí wọn bá fi àyẹwò ẹkọ àjẹ nínú mari fi wọn kọ wọn lọlọrun. Bẹ́lẹ́yìn rẹ kò tún sí. Bàbá mọ́ bàkóso. Lórílẹ̀-èdè Nàìjíríà bàkóso. Ní gbogbo àgbáyé wá bàkóso olóhùn ìlú. Àwọn olóyìn wá máa tọwọ́ rẹ̀. Olóyìn ogun máa dógún lójúkọ. Dàbò rẹ kò wọ́n olóhùn jùlọ. Rohun lágbára. Rohun lágbára. Rohun lágbára. Rohun lágbára. Gbogbo àfisà kalẹ̀ ti mọ̀ wáyé ní màá.
1: Olúwa.
0: Báwọn. Gbogbo àkísà táyé fi mọ̀ wá táàrùn pé nǹkan dáadáa ni ẹlẹ́nu máa rí bá wa fà á dáa. Nítorí ọjọ́ Pentecost nítorí Jésù Kristo ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ aṣọ àkísà táyé fi mọ̀ wá lára táàrùn pé nǹkan dáadáa ni ẹlẹ́nu máa rí bá wa fà á yá. Lẹ́yìn ogógó jẹ́ àfijọ́gbọ́ ọ̀run sí rí tẹ́. Lórúkọ Jésù Kristi Olúwa Olùbàláwa. Aláṣẹ láyé aláṣẹ lọ́run. Aláṣẹ lọ́run aláṣẹ láyé. Wọ́n àdúrà náà ní orúkọ Jésù Kristi.

0: àwọn sọ́tọ̀. Ògo fún ọlá. Gbogbo ọmọ tó ti inú ìjọ yìí jáde.
1: Wọ́n
0: máa Nàìjíríà ni o, àmọ́ wà ní àyè o, àmọ́ tọ́gbọ́ ẹnikẹ́ni
1: níbí.
0: Ìyanu wọn máa jẹ́
2: orílẹ̀-èdè.
0: Olúwa yóò ṣe wá ní
1: ìlú.
0: Èrúkọ Jésù Kristì Olúwa wa, àṣọ ọdún fún àlẹ́ àdúrà náà, Jésù Olúwa wa. Ayé nínú àwọn ọ̀run. Bàbá ìwọ lọ́lọ́run ti wá òjògbó lórí ìtẹ́ ńlá. Àwa tẹrí máa kú níwájú bàtà ẹsẹ̀ rẹ taríwá tari ìrọwá níwájú ìwọ lọ́run wa. Olúwa gbàdúrà fọ́mọ rẹ. Làálò mọ ọlọ́run. Ẹgbẹ́ ọ̀rọ̀ rẹ látọ̀run wá kó tẹ̀gọ́ ìjáde. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Sí,
3: nada,
0: mira. Sí, nada, mira. Caro, anda, mira, mira. Sí, nada, mira, mira.

Only by the Lord, Tori Ojo Ayo Lojo, who is Jobi Moyi, Tori Ko Oluwa Padewa, Ege Bi Baba, Tori Ojo Nusia Omori, Itori Kiesa, Mwala Ti Fumoyi, Esi Ayo, Ti Ifo Kombale, Ati Ifo Arale, Yeni Keni Baba Ope, Olorunwa, Ifo Lojo Rewa. Tori na mo so pe ni sojo ibalede ni sojo eru ojo ayo fun gogo oko tori ojo ni to wa lo le memo yi awon ti oko won to wa pelu wa ko ba ti esiri ni tori ki esi ebi si le ko fun ore mi lori ijo yi fun oko kan ati gogo oko lóbìnrin ni ọkùnrin nítorí kíyèsí ẹ̀yin ò rẹ́rìn ayọ̀ nínú ọdún yìí nínú oṣù yìí torí èmi olúwa èmi mo ti wí èmi mo ti sọ èmi yóò sì múṣẹ gẹgẹ bí agbára mi pàápàá ní ìlú yìí bí wọn ti ń sọ sí wọn tó ń dẹnùbà gbogbo ọsùn èmi olúwa èmi ò mì wá wọn ò rọwọ agbára mi. Wọ́n rí títọ́ bí mi bí wọ́n gbọ́dọ̀ pọ̀ pé èmi lolúwa torí èmi lọ́rùn ẹnìkan ọ̀dà bí mi ẹnìkan ò rí bí mi ẹnìkan kì í ṣiṣẹ́ bí mi ẹnìkan rẹ̀ ṣe wù tí èmi ń ṣe kíyèsí èmi lolúwa èyí lọ́rọ́ mi àti ẹ̀rí sí àwọn ọmọ yìí kí wọ́n gbọ́dọ̀ pọ̀ pé èmi lolúwa ẹ̀yin ọmọ ẹnìkan dúró. Torí lónìí, mo fẹ́ sọ yín lágbára, kíyèsí bí wọn kó lè mọ̀ pé èmi ni mo dìde láwùrè, èmi náà lọ lọ́run, mo ra lápẹ̀tẹ́ lọ́wọ́, mo fẹ́ ẹ̀yìn náà láti mo mi gbàjáde, láti lè máa lé abára, láti lè máa jáde gẹ́gẹ́ bí akọni, láti máa wọlé gẹ́gẹ́ bí aṣẹ́gun. Lónìí, mo sọ yín aṣẹ́gun àti ju aṣẹ́gun lọ, ẹ̀yin ọmọ mi. Ẹ̀yin ò jáde pẹ̀lú ọwọ́ agbára pẹ̀lú àlàáfíà ẹ̀yin ò fi wọlé ìmọ̀ ọ̀tá ìmọ̀ àwọn ènìyàn kì yóò ṣẹ́ lórí yín fún búburú kíyèsí èmi lolúwa mo fi ogún mi yé eyín ká àti agbára mi kí ẹyin kó lè mọ̀ pé èmi lolúwa ẹ̀yin ọmọ ẹ máa béèrè fún agbára tọ̀run ẹ̀mí ọ̀run ìbísí rẹ̀ pẹ̀lú nítorí àlàá. Yóò máa farahàn fún àwọn ayọ̀fẹ́ ìran fún àwọn ènìyàn mi ìran tó dájú ìran tó jẹ́bẹ́ ìran tó rí bẹ́ẹ̀ kíyèsí ìyẹn béèrè fún agbára mi torí kíyèsí èmi ò fi agbára ró ìjọ yìí arú àtàyà mo tún lọ gídá ní ìgbà méje ìlú agbára ìlú ẹ̀mí mi ìlú òtítọ́ mi àti ìmọ̀ mi fún àwọn ènìyàn kí wọ́n kọ́ lè mọ̀ pé ẹ yàtọ̀ nínú gbogbo wọn ẹ̀yin ọmọ ẹbẹ̀rẹ̀ torí kíyèsí òun ń gbọ́ láti ṣe fún mi tíra ìrẹ́lábà kálá tó ráì lábà ìsáàsọ́ọ̀fì ráì lábà ó ní ẹjọ́ kan lálàáfíà ìrẹ́lábì náà hàn pọ̀ ìrẹ́lábà ń tà lábà ní.

ọmọ fi ọkùnrin ọba lẹ èmi ò wọ nínú ó sì fọ ọkùnrin ọba lẹ lórí àwa yòókù rẹ bá rúwà táyà hàn èmi dá wọn sí ó sì gbé wọn borí bí rúwà táyì ọmọ mi káàsì látàbíra ó ní ọ̀rọ̀ mọ́ pọ̀ sí ọ tí pé kò rán ilé tí pé mo gbọ́ ògbé rẹ mo gbọ́ òmù rẹ mo gbọ́ ẹ̀kún rẹ lórí àwọn èso rẹ ọmọ dẹ́kinú rẹ mú dẹ́kin ayọ̀ rẹ mú ní gbogbo ọjọ́ máa súre fún wọn yìí látàbí wọn bí ọdún lórí o wọn ò bí ọdún lórí o wọn múlò rẹ lù wọn ò múlò rẹ lù bó bá ti kú ní nǹkan òjò kan ní gbogbo wọn èyí tó dàgbà jù tí èyí tó kéré jù dárúkọ wọn kò máa súre fún wọn kò máa gbàdúrà fún wọn kí ń wà kan ìwọ orí ohun tí mo ṣe nínú ayé wọn bàbúrà bí rúbà èyí tó lè máa ṣe pé ìbáleke ẹkọ tó mú ìwà ṣe bí sùpàá yìí èyí èbí ò ṣe é rọ fún òwú ara mi àti orúkọ mi ọmọ ọmọ ìbálẹ bàbúrà ìwọ wo ọlọrun báwo lọjọ alẹ ṣe mọ rí kí n sọ lé bí rábà ọmọ lọfọkàn balẹ síra ọwọ mi ìyẹn wà torí náà ọkùnrin balẹ sùúrù bàbá orí àlàáfíà pàdé ọ̀rọ̀ àtàyè onídìí parí ẹ̀ onídìí ìránṣẹ́ kọ́ wà lórí ìdúlẹ̀ ẹ̀sán tó sùn mọ́ ẹni kan nínú ìjọ túkì túkì túkì oní kíyèsí èmi ò wò ó sàn fún ògbórúkọ ara rẹ bàrúkọ tíra bàrúkọ kíra bí ní kẹrin oní ẹ̀yọ́ mọ́ lọ́jọ́ pẹ́ntíkọ́sì mo túnrọ ilé tí ẹ jó ọ̀pọ̀lọpọ̀ wáyé ẹ̀yẹ́ bá lọ gẹ́gẹ́ bí àyànfẹ́ ẹni tó rọjú rere ti bàbá rẹ ẹni tí bàbá kọ́lé tí bàbá tọ́jú ẹni tí bàbá ṣe gẹ́gẹ́ lórí àyànfẹ́ kí n sì rà hàn ó rà bàtà yìí kí kú tòjúkù mà ó rà hàn hàn ó ní ìránṣẹ́ náà tó wà ní ẹ̀mí ó ní kíyèsí àjogún fún gbẹ́nu ẹ̀mí gbẹ́nu ara kíyèsí òun ti dílé rẹ̀ fún mọ ayọ̀ àti agbára àtúrò ọ̀fẹ́ tó ń bẹ níbi ká máa ṣe ọlọ́run ó ní lórí ọmọ ó ní kì í òṣogún lórí àdáwọ́lẹ́ èyí ò ṣàánú wọn káwọn à ní sọ́ra ní hákàmà lórí kíyèsí mo sọ gbogbo ní ọtún mo sọ gbogbo ní ọtún mo sọ gbogbo ní ọtún ó ní àlàáfíà mi nínú gbogbo yóò dágbére fún ìránṣẹ́ náà àti fún ìjọ ọlọ́run ó ní àlàáfíà àti ìjọba gbogbo àjọmọ rẹ agbára rẹ gbogbo rẹ fílẹ jésù kristi ló ní wọn wá ẹni ọmọ mi láì bàkókò ọmọ mi láì bàkókò ẹ bá délé sa 25 kẹyìn àti bàbá wa kẹfì pẹlú lọ ó lọ ní ẹwà sọ fún ọlọrun ohun gbogbo tó dá mọ wa tí àwọn èèyàn fẹ tún dá sínú aláyé lónìí olúwa wà lọwọ wọn olúwa ní ẹbá kájà 25 ẹbá ìdí ká sínú omi kẹmú ẹnì kan tí mo ló kẹfì pàrọ tó bá lọjọ kí ẹgbẹ ìṣùtúmọ ẹgbà 25 ní wàá dùn wáyà tó mọ lọrùn èyí kọjá lọ olúwa ní àwọn àgbàdo àfúrí ìlú nàìjíríà mo rí pé àwọn ìṣẹlẹ kan máa ṣẹlẹ ìlú nàìjíríà wọn abẹ parí ọdún wọn pẹ abẹ gbé ìlú yẹn gé olúwa ní ìfúnná àkọkọ wọn bá lọ olúwa ní àwọn ohun dájú fún gbogbo àwọn èèyàn wa àti gbogbo tó jẹ tiwọn. ẹsíkìsà alágbà àìdí ẹjọ fún màmá ọkọ dúpẹ mo rí pé ohun tí wọn lè fi sọ ní ọdún ní orúkọ tí ìṣe tó rí èèyàn tí kankan ṣẹlẹ jẹ pé lórí àwọn ọmọ ọmọ tí omi ọmọ tẹgbẹ orí dàbí mistake ní wàá rí orúkọ olúwa ní òun mọ òdá ẹgbẹ ẹni máa bá tó ṣe ní girama wọn lòun ló ṣe báyìí tí kò bá ilé báyìí olúwa ní òun kó wọn yọ nínú ẹ òun àkóbá àdábá olúwa ní kò ní lẹkọọ tẹsí àti olúwa ní wá sílẹ jésù olúwa wa. àṣẹ ìdúrà gbọ́bàdé ọmọ rẹ ọwọ́ agbára ẹni mo ti fílẹ̀ kí ọ̀run máa gbé ní ọ̀run ayé máa gbé ní ayé kó kò jẹ ti ọlọ́run títí láéláé ní orúkọ jésù.